0: Moi, je m'appelle Soka Kazumi. Je suis mécanicien. J'ai 24 ans. Avant, j'étais élève et en classe de 4e. Donc, il y a un peu de difficulté et j'ai laissé les classes et j'ai commencé par faire la mécanique chez mon papa. Comme j'ai vite laissé l'école là, j'ai commencé par en avoir besoin de l'argent pour prendre soin de moi-même. Quand j'avais commencé, il me mettait la pression. C'est en ce moment-là que j'ai attendu parler de FODEFCA pour passer l'examen de CQP. Je me suis inscrit pour passer le concours pour pouvoir rentrer dans les formations. Depuis que j'ai rencontré FODEFCA, la manière dont je travaillais avant et la manière dont je travaille maintenant, beaucoup de choses ont changé. Par exemple, pour arracher les volants ou les billes, on frappe le volant jusqu'à le volant se casse parfois. Mais avec le FODEFCA maintenant, on a des arraches pour lâcher le volant. On ne frappe plus les volants pour lâcher. Et les billes aussi. Mes projets actuellement, je veux que moi-même sois mon propre patron pour mon entreprise. Je compte avoir des apprentis à les former. Je remercie totalement le FODEFCA. Car c'est grâce à lui que je suis à ce niveau aujourd'hui. Merci au prodige qui nous a permis de connaître FODEFCA. Ceux qui sont mes collègues qui n'ont pas encore eu le diplôme CQP, de faire toutes leurs possibilités pour en obtenir cette aide pour trouver le diplôme CQP.
1: Ọdúnmáyọ̀ ni èyí tí ó tún máa láàrú yìí ó. Èyí tún ni ọgbọ̀n ọjọ́ nínú oṣù òwìwì ọdún 2024. Bí ẹ ṣe ń pé àdúrà ló máa ń gbarigbó wẹ́yìn bájọ kọrin bájọ bóyá ṣe ń jáde ní òòrọ̀ tọjọ́ tó ní. Ọjọ́ olóò ní irú mú ni ojú òmú kí káàbọ̀lẹ́ kan sí lórí ẹ̀ ti gbé ka mọ́ àkókò náà tuntun ti àwọn inú ìwé rẹ̀ jáde. Wọ́n ti ṣe pàtẹ́ǹtì. A kà á pé alága ẹgbẹ́ tí ń ṣe AFH nínú ilé àwọn orílẹ̀-èdè tí ń sọ èdè Faransé Sidiku Karimu ti gbé ohun bọ́ọ̀lù ọwọ́ lọ sí ilé aṣòfin Faransé tí ń ṣe Senat. Lórí ojúmọ́ kejì ìdíje àṣàtẹ̀wọlé ìfẹ́ ètò eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà tí ń ṣe CAN 2027 ilẹ̀ Benin ti na orílẹ̀-èdè Mauritani lórí ayò 2-1 àwọn àmọ̀tẹ́kùn gba ipò kíní nínú ẹgbẹ́ èyí tí ṣe Group F. Pẹ̀lú ibi ìfọkànsí agbègbè iṣẹ́ àǹfààní iṣẹ́ wà fún àwọn ọ̀dọ́ ní àárín ilé jíjà. Olùkọ́ kan àti ọmọ rẹ̀ ni omi ti gbá lọ báyìí. Prọ́tíṣe Labusol. A kà á pé nípa ìdíje fún ìwọ̀lé ètò eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ilẹ̀ Áfíríkà ilẹ̀ Benin ti na ilẹ̀ Mauritani ayò 2-1 lórí ìfọwọ́sowọ́pọ̀ kárí ayé. Abdoulaye Biyọ́chade ti gbé ohun ilẹ̀ Benin lọ sí àpérò nínú ẹgbẹ́ tí ń ṣe UCSIF. Nípa ìjàkadì lòdì sí gbígbé ọta lọ sáàkò wọn ti gba bí ọta oníyà 12 bí 25 wọn sì ti mú ẹni tí à ń fura sí kan. Pẹ̀lú gbígbé ẹ̀wà sòjá lọ sí ilẹ̀ Niger, àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ogun ojú omi ti gba àpò 40 sòjá ní ìlú Malanfili. Pẹ̀lú ti ṣe Low Potential, a kà á pé lórí ìfọ́túká ilé iṣẹ́ ìgbìmọ̀ ìdìbò orílẹ̀-èdè tó dá lórí àti ṣe Sena, ojú 50,000 ní ọ̀nà 500,000 owó ilẹ̀ wa lọ tí àdéhùn tí kò ní kóńtíráàkì tí wọ́n ti fọwọ́ sí. Bẹ́ẹ̀ ni wọ́n lé ní 84 àwọn tí a fẹ́ lé kúrò ní iṣẹ́ láì ní ipò tàbí kóńtíráàkì. Pẹ̀lú olùdarí Christian Migan yóò parí iṣẹ́ rẹ̀ ní òpin oṣù Ọ̀wàrà tí ń bọ̀. Lórí ọ̀nà ẹ̀rọ ayélujára àtúnṣe ìrìn àjò ní ìlú àti ètò ọrọ̀ ajé fún ilẹ̀ Benin, àwọn oní ọ̀kadà iṣẹ́ pàtàkì nìyí fún ìdàgbàsókè tí a gbọ́dọ̀ ṣe àtúnṣe rẹ̀. Nípa ìdíje ètò àṣẹtẹ́wọlé ti eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ilẹ̀ Áfíríkà ti ọdún 2027 tí ń bọ̀, ilẹ̀ Benin ti gba ìṣẹ́gun pàtàkì lórí àwọn ọmọ ilẹ̀ Mauritani pẹ̀lú àpérò kẹta ti àwọn obìnrin olórí ní ìlú Kútọnu. Àwáwù Bàkó tí ó jẹ́ alákòóso ìjọba ilẹ̀ wa sọ pé àwọn obìnrin ń bẹ ní ọkàn tí ń lò fún ètò ọrọ̀ ajé. Pẹ̀lú ṣe lamblem du jour. Aka pe nipa isakoso igbel metadini ogbon tin bo. Ile Benin ti gba isegun pataki lori awon mo ile Mauritania. Pẹ̀lú apero keta ti awon obirin olori ni ilu Kutonu, Awawu Bako ti o je alakoso ijoba ile wa so pe awon obirin be ni okan ti nlu fun eto oro aje. Pẹ̀lú ṣe lamblem du jour. Aka pe nipa isakoso igbel metadini ogbon tin bo. Ile Benin ti gba isegun pataki lori awon mo ile Mauritania. Pẹ̀lú apero keta ti awon obirin olori ni ilu Kutonu, Awawu Bako ti o je alakoso ijoba ile wa so pe awon obirin be ni okan ti nlu fun eto oro aje. Pẹ̀lú ṣe lamblem du jour. Aka pe nipa isakoso ibo ni ilu Ketu fun idawasoke agbara. Ninu irinajo kan kan ṣe le pe emergent. Aka pe pẹ̀lú iwon owo igbe aye titun miran ni ile Benin. Problem wa dayi ati ijoba re dojuko ibinu awon omo ilu. Owo awon oja pataki ngoke. Gas ile edun ohun ti won lo ninu ile tigbe. Nipa eto ifosopo kari aye oludari igbimo eto oro aje ati awujo tin se se stable bi ane ti nbe ni ilu Bucharest fun ijiroro awujo nipa alaafia ti idawasoko ti o petiti lori ojumo keji eto idije asa tewole ti ere balu afesegba ti ile Africa ti se kan 2027 ile Benin ti bori ile Mauritania o si tun gba ipo kini ninu egbe fun igba die en ti o je oludari egbe yi je notre ki won be ni o si fi okan awon mo ilu bale ninu itesuwa pelu se matelib aka pe pelu eto awon orilede tin so ede faranse balu owo sidiku karimu nbe ni ile ise awon asofin ile faranse tin se senat ni ilu Bucharest abla bi o chane nbebe fun ijiroro awujo fun idasoke ti yo petiti pelu igbe aye idile ni ile Benin owo ti ana fun oyun ti di orisun fun eto ibuna owo iwa ti sele kadubite ntaka pe nipa idasoke agbegbe ni ile Benin wa dayin pe awon ajele ilu awon gomina awon oga agba ati awon osise nla miran lati na owo si adugbo won ni ilu Abome Kalavi won ti ri omo titun kan ti won sin ni aye ni akasato pelu ohun ajeji ni ipile Wembe omo ile iwe omo olodun meri la kan ti o sonu ni avranku won si ti ri ni semepoji iwa ti sele formateur ni tiraka pe nipa eto idije asa tewole ti erebalu afesegba odun egbale metadi ni ogbon ti ile Africa ile Benin ti bori orilede Mauritania ninu ijoba abelelu Abome Kalavi won ri omode ti o si wa laaye labe ile ni akasato pẹ̀lú àwọn ohun amáyédẹrọ ti iṣẹ́ ìjọba ní ìzẹ́ Amando Paulo Gbande ń wò bí àwọn iṣẹ́ ṣe ń lọ sí iwájú láṣọ síbi òpin àwọn ìwé ìrìnàjò ọjọ́ tó lakẹ́ ti ṣe decryptage info ó fi hàn pé ní agbègbè iṣẹ́ ní Gorojigbe ti ṣe ṣe DZ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ìwọ̀ orulẹ̀ Áfíríkà ti anápè ní Bewade ń ṣe àkóso iṣẹ́ ilé iṣẹ́ owó ilé wa bíi 50,000 ní ọ̀nà 65 sun metadini adorin ti ile ise ihuwa industry gbe kale pelu isakoso egbin ati imototo ilu Abome Kalavi ati ile ise isakoso egbin ati imototo tin se SJDS nbe fun isakoso egbin ti o dara julo to adupe fun yin eyin ni amiti afia koko wo pe o tuti amo inu urajede ni ojo to lati na mo yin awe gbonu kon pelu rope lati ture ara ni ojo ti olanje ninu iranfisile bayi mo ti dabu fun pe o si gba